0: tó lómi tọ́lẹ̀ ní tó gbé numi ó tó gbé numi káká fm 5.3 kódọ́nù wẹ̀kẹ́tẹ̀ tọ́pá tán ọ́ jẹ́kọ́ rẹ̀ sebastian yahweh o ewé ìmẹ̀ ìlú mọ́ jí ẹ́ mi tó gbé nínú kúrò pọ́ mi tó yẹn lò fídé fídé lẹ́yìn mímẹ́ ẹ́ lò kú ọgún tó tán lẹ́yìn mi ń wọ̀n mi hàn mímẹ kárí obìnrin tó mẹlẹ bì ọ mi tó gbé nínú mẹ bí sóò mímẹ ẹkọdọ wẹkẹtẹ tọpa tán yàn mọ síbọ ẹrọ nù sánsan tẹgbẹ lẹyọ mi nù pẹtàn tó nù kúrò pọ mi tán lẹ bì ọ ẹ iná chẹnu mi kàkà iná chẹnu mi dédé jítàn mi tó gbé nínú ajánu kẹrùn hunnu kó yín mẹ lóko kó lílẹ gbàbí bọmbọ ìtàn tó fm 5.3 ẹkọdọ wẹkẹtẹ tọpa tán jíẹ. Mímẹ ká kó odò títọ́kọ jílẹ̀ ọmọ ìlẹ́dọ̀ pé tán dunú lókúrò pó mi tán lẹ́wẹ̀. Ẹ̀yà ìyẹ̀ ọ̀hún bá fọ mi tó ń gbòkọ́ yọ. Ẹ̀yà ìyẹ̀ ọ̀hún bá fọ tó jẹ́ kọ́mẹ̀lẹ̀ yọ àdùnà tó kúnnú máwò. Ní àwọn akọ fúnni àwọn ń lò fúnni fúnni ẹnu ẹbọ nu ànátẹ́pọ́n lóbo tó kúnnú máwò. Bó ṣe kézé mi ọbì dá lọ tán mi bó bí ọpọ ọ kú dọ́nú bẹ̀rànṣẹ́ rẹ̀ bí ọ́ ẹ̀ mẹ́ka jì bẹ̀mọ́ yín bẹ̀rànṣẹ́ alẹ́ ọ́ nílẹ́dọ̀ pẹ̀pẹ̀ tọ́nú dọ́kúrò pọ́ mi tọ́ lẹ́ bí ọ́ ẹ̀ mi ò wí ọ́ ẹ̀ ló kọ́ sa.
1: Ẹná jẹnu mi náà mi tó gbé nu tóró mi tọ́lẹ̀ kàkà mi máa fọ́n dàgbé mi tó gbé nu dọ́kúrò pọ́ mẹ́ bí sẹ́sẹ́ tán ló fi èmi dè lóboro tóró mi ẹ̀ sánsan tiẹ̀ mi tó gbé nu mi kàkà bọ̀rọ̀ mi tẹ́ mi kúlẹ̀ fọ́ sẹ́bọ́tì kan mi tó kúrò máa pẹ̀lú tọ́ ẹ kúlẹ̀ fún mi bọ̀ mi kúlẹ̀ sẹ́bọ́tì sánsan tí tán kọ́ yìí.
0: Ọ̀họ́ ẹ sì hàn án

0: Radio Topa.
1: Àjọ Línú Ẹ̀mí Dè.
2: Mi bọ́ rándó tó.
3: Akako dàgbọ̀n é dọ́kò ó pẹ́nu kún fìwé à. Nùyín mọ̀ hún, wúrẹ́ gbìdé. Bó wúrẹ́ mẹ́ epo gbígbóná dọ̀ é dò mọ̀ é. Dò ó máa dónú kún tọ́pọ̀ sí dáàzán pán sí. Sọ̀nà yanu é ọ. É dà síwè, àjòdá dó mọ jẹmẹ̀ fọ́tọ̀ hù mọ̀ hún. Kúkú àlókàn 73-44 fatawẹ̀. Bẹ̀sín tẹnigbè káká ìjẹ̀ àkọ́sọ́sángbélẹ̀ bí gan tẹ́nẹ̀mẹ̀ zanzan ìjẹ̀ gan tẹ́wẹ̀mẹ̀ gbadanu.
4: Wọ́n ẹ lọ abms ẹ̀rẹ̀ àlọ́dà lọ́mẹ̀ ká gan ọ̀hún ìtọ́ ọ̀hún sánú pẹ̀lú kúndùn lọ́mẹ̀ nánà kan jí wúwé ẹ̀wẹ́dọ̀ ẹ̀ ní sọ́dọ̀ ọ̀nú ẹ̀sìn ọ̀dọ́ tó mẹ́nu mi.